ẹni bá lólo lè mọ̀ bàbá lè ṣàlàyé àwọn ọmọ ọbẹ̀ tá a ti pa kíkẹ́ ọmọ rẹ̀ tó bá mọ̀ lókè lókè la máa lọ rẹ̀ bí bá lè ṣàgà ìyàtọ̀ bébí wà ọ̀rọ̀ ráyẹ kí ẹ̀ ọ̀rọ̀ àjọ kò jẹ́ lóòótọ́.

Wọ́dàbọ̀, ọ̀gá díẹ̀ bí lọ ló bọ̀, ọ̀ Amẹ́ríkà lọ fún tọ̀, akátá wọ́pọ̀lọ́pọ̀, plenty plenty ọmọ mi, wọ́n fẹ́ jẹ́ kí sánú lẹ̀, orí mi ló yọ mí, ọ̀tá ìbájọ mi, ọmọ pé I dey find my way, nípa ìfẹ́lẹ́ ló kó stop my rain, bẹ́bẹ́ lọ ti mú mi jẹ́, níbi bí wọ́n ní lọ jí mi jẹ́. Ọmọ bọ̀, Let it go, my record, back it up. Ladu ni mi fa mi shola, Oluwa ni shola.